0: tó ẹ̀mí ni sínkù tọ́nù.
1: Mùwẹ̀ jẹ́ ló tó yé sí gàhó ló bíp rádíò jí.
2: Mẹ́kílẹ̀ mi bò kúdó gan édò xixú ẹ̀yí bò kúdó wọn ìdúnú bíp rádíò mi tán. Mìíràn tó ń tẹ̀rọ tó fi tó sílẹ̀ tẹ̀ yìí dẹ̀lẹ́ ọ̀ yìí ká mọ́ do eyín nùvọ́ tó tẹ́mẹtẹ́mẹ ètò ló bẹ́ẹ̀ tó mi tán mẹ́ fi ẹ̀sì àlínú àjíyọ́ nù inú bọ̀ sọ ọ́ inú yìí bíp rádíò tán yọ kúdó dẹ́nu oyè tẹ́mẹtẹ́mẹ ọ́ nùwé ìdọ̀lẹ́ mìíràn sẹ́dọ̀ nùyẹ tán sí à. Eyin jorona ba bene to mi tan bona siku wa na eyin we mayido alome kozin po yibo to mi tan nu pedo polopo o ten we sin ye kan me on ya to entro me jele me ino pe nu kundo zo jagibio di do tan do to ino ko do bene le o ime o teme teme ina wa bene to mi tan me fi azani kaka no gwan so apo a igbe san zangbe e wa fo mo won di di tan na ti yin bo yin tin tin gbe to mi na le se ko dali ne olonu wẹ́rọ gba sami tán lẹ́ àìkúngbọn sí hó nẹ̀ẹ́ká yín gbẹ́rù kú tọ́rún sáà yọjí sọ̀nẹ́ àjíyọ́ mìíràn lẹ́tùn létàn bọ́nà yín dúdú tọ́rù gbádá sí hó ìlọ̀mẹ́. Yìí ọ̀rọ̀ ká na sí sọ̀dọ̀ tí mi bló mi lérú bó mi náà vọ́nká ìtọ́lẹ́nu mi sí à. Báyìí báyìí tó ń dìdò tọ́ gbóhùnrán dìbọ̀dó dèwú tó fi tó sílẹ̀ tẹ́ ìtẹ̀lẹ́ ọ̀ ìka mọ̀ tó nù é tó gan-an dọ̀ mívọ́ tó ẹ̀fẹ̀ wù ìlú yankun ń gbókalẹ́ fọ́ yìí mẹ́bọ̀ ẹ̀dàn bínẹ́ tòmítàn ẹ̀ ìnú kan.